0: tó dúgbà mù nínú tẹnikẹni ò lè sọ ìkòkò ọ̀rọ̀ tí ò lè fọ́ ohun ọ̀rọ̀ tí ò lè tú àdìtú ni ó kò sẹ́ni tú ọ àdìtú ni ó kò sẹ́ni lè dí ohun làdì ìtú ohun làlàkẹ́ ohun làṣàkẹ́ ohun làgbẹ́kẹ́ ohun làkànní ohun làwẹ̀ní ohun làbẹ̀ ní ohun làpẹ̀ní ohun làsọ ní ohun làníntán ohun làní ìtàn ohun làníṣẹ́kù ohun làgbẹ́ kárí bí ẹbọ ohun lójú ẹbọ tí ń gbénú gbá ohun lẹbọ orí igi ohun ni ẹbọ tẹbọ kẹbọ kan ò lè pè ohun lẹbọ tí ilẹ̀ ò lè gbà ohun lẹbọ tí ilẹ̀ ń kọ̀ ohun lẹbọ tí ò lè gbórí ilẹ̀ ilẹ̀ mú ilẹ̀ pọ̀ ilẹ̀ gbẹ̀mí ọjọ́ kẹta ilẹ̀ pọ̀ jáde ohun lẹbọ tó dúró lórí igi tí àwọn ọ̀run fi ń sọ̀rọ̀ ògo rẹ̀ tó burúkú fi ń fi ṣe ọwọ́ rẹ̀ hàn tọ́jọ́ fi ń dé tí ọjọ́ fi ń mọ̀ tí ọ̀run fi ń dé tí ọ̀run fi ń fọhùn ohun lẹbọ ńlá tí òkúrí tó sá ohun lẹbọ ńlá tí òkúrí tó padà sẹ́yìn tí òkè fi ń yọ ohun lẹbọ kàǹkà tí ń ka gbogbo ẹ̀dá láyà.
1: This is my gratitude poem to my father.
2: Now, you've heard that one from Kemi Bakawe. Next one I'm going to play is Nathaniel Bassey, Yeshua HaMashiach. This time, he features Oyinka Basuaye. You hear the spoken word done here, and you see how the spoken word gospel is doing so great.